Lọ́nà àwọn ẹnu àwọn ìtọ́ mídó ìzọ̀nà mi bá radio canal FM ti ilé ìgbèbè dùkọ́ mẹ́gbẹ́ ní àjọjọ́ mẹ́gbẹ́ lè yín jó dákẹ́lẹ́ bẹ́ẹ̀ kìkì àtọ́gbọ́n lè fi àpèvì kú ìvọ́ àdéǹgbọ́n mi mìíràn kányà àjọjọ́ ó tánà mi ìgbèbè lè ọ̀pì gbàǹvọ́ àdé pẹ́pẹ́pẹ́ kí tó gbóbi ó sì tè róǹta sínsìn dùpọ̀ pọ̀rọ̀ ní tilẹ̀ fi àpèrè kálọ̀ fa sílẹ̀kẹ́ bla sílẹ̀kẹ́ gun amẹ̀ ń kúrò jí kúrò lékè bẹ́ẹ̀ kìkì àjíá ébọ̀ ọ̀nyà kankan dọ́ wọ̀tọ́ ébọ̀ dùnyà hìn tọ́ dùmẹ̀bí nù ẹ̀rọ kó síbi há sòsò mi nà tọ́ yóò dé ngbèlè kúrò lékè bẹ́ẹ̀ kìkì àjí ó dó nkúbi àmẹ́kọ̀ ó púpọ̀ àyín àfihàn tó a ó jí eye ó gbàdo ìtànbẹ́ lè pè wẹ̀tí ani wẹlẹbẹ wọn tó gobe sí ọpẹ mìíràn tọ lè jí dòńtí yeye wo ni wọn sọ hùwà hùwà sí tèdó rọba wo bẹ sàdìdí lè edu àmì ntí kwewò ẹbẹ ó wọn kèké àmì vèbẹ gòdòdé sọdọ nkú fi èsè vovovo kò lè ni wọn gbà dénú gbèlè kúrò lẹkọọ látúwàsí sọsẹ wọn ntí ní bàtẹ ń pẹdọ wọn ntí lè wọn bẹ sọsọ yeye wọn bẹ dèdè mìíràn.